0: Finances ní àtúndì ẹgbẹ́ bẹ̀rẹ̀.
1: Promo ní ṣàṣeyọrí 15th April kọ́sí 15th July 2026.
0: Ká ohun, ẹ máa ní mpa ohun.
1: Ìṣiṣẹ́ ìkàkà ohun, FDA àti ẹ̀jẹ̀ díẹ̀ nígbà tó yàtọ̀.